fun nígbà tí don stop tèmi lọ sọ èmi lè ń ṣọ ọlọṣẹ tẹtí ọrẹ wà dáadáa mọ sọ gbadé sórí sun sí ọkọ mi ò mọ bọ sórí mi ò ṣe é gbọ ọmọ mọ mi gan mo ti já fáfá.